Oluwato Vinicioni. Ofi ìjọba lórí orílẹ̀-èdè. Jẹ́ kí wọ́n yan orúkọ rẹ tí ó tóbi tí ó sì ní ẹ̀.

ti o ti ẹ̀dọ̀ sínú rẹ̀ nítorí tí ó fi ìdílé sọ rẹ̀ lórí òkú ó sì gbé àwọn ìṣọ̀ omi ta ni yóò kú orí òkè olúwa lọ tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀ ẹni tí ó ní owó mímọ́ àti àyà kúkú ẹni tí ó gbé ọkọ rẹ̀ kalẹ̀ sókè sí asọ́ tí kò sì kúrò ẹ̀tọ̀ òun ni yóò rí ìbùkún gbà àti òdodo lọ́wọ́ ẹni ọlọ́run ìgbàlá rẹ̀ èyí ni ìran àwọn tí ń ṣàbẹ́rì rẹ̀ ọlọ́run jákọ́bù ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹ̀rọ kí a sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ọ̀kan kí ó wọ lọ́wọ́ ta ni ọba ọ̀kan o olúwa tí ó lè tí ó lágbára olúwa tí ó lágbára ní ogun ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹ̀rọ kí a sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ọ̀kan kí ó wọ lọ́wọ́ ta ni ọba ọ̀kan o olúwa lọ́rọ̀ ọmọ ogun.